nígbàdí náà sọ gọ́sọ̀ èmi lọ́sọ̀ èmi lẹ́ṣọ́ ọlọ́ṣẹ́ tẹ̀tìmọ̀ sọ ọ̀rẹ́ wà tààtà.